lẹ́ẹ̀kúnmi ẹ̀ ná bọ́jẹ́ mi ọ̀gá tí kò sàn wọ́n tó ń dá yìí ẹ kò ṣe ògbẹ́ tó ń dá iná tó gbà wọ́n ẹ wọ́n mi sàn gẹ́gẹ́ òjòrò mẹ́lẹ́ tó ń pè ní iná tó tán pé mẹ́ ẹ sọ domi dé sísẹ́ tọmọbọsọ náà mi kúrò náà tó dé nàdó de mẹdé kanu jẹ pípé dé nyimana ma hàn gbọgbà nyimana ti dé sísan tó tókẹdẹ dọnà yín wọ tókẹdẹ wọ tókẹdẹ wọ nyina sẹn mẹhẹnyi wọnà mi bọsọ zédé jọnà mi nyẹnyi wọnà ọgá tí nyimana yìí tata fọnù.

pe jiwe re pe o wa zo do na pa ye gogan ji bo na hona nyina do to hulo no ti do jamyo e no ze ka ton do nu nya mona de ji e no pe mu kundo me de bola go bro gokora me de vole e mo je de go okuno e ma tesan pon do boya e mi le to ni bu ti gba o to to to hodo jonu le po do po gosa won fu teme bo igwala na me mo sun to le e so fun hado po ta foro po ji e mo do na nu le po de indo a clon anan no teto tonu si seme tonu si sena o to to lonton po do na o to bugboton to le po adona se tonu na o to le eyin o vi tonu se to eyin endo yoro lo wa de de pepe do le no fun bono sio o yoro lo bono wa kre po do gberide ni o yeze da lo ton to tonu le po me gbeto o jemono eno wa nu le po oto o jrele pome e sono ton na doso gano jivon to po mere vole po na doso gano tindo kondo po po ye me tito le do to le po e ma indo e no te do e de to di chokede bo na indo o je mere ton chigba e no te po na doso gano to se a mano do do hiya do bo ya akponte a bi a in wiwe hu gam mere vole adona to se adona modere to dotere bona za o jere jede atinto na to yinyina dono nere de po ganyo wa kone kakon o gbeto o jomino suno de ka vinyonde e to nula kome e mono huan e non no te gbigli e ma yi gbeto lo pale ni do atinto o jomino je otan anan no te gbigli to nula kome ana igbeto etindo ye ito awale pe ni de gbogodo gbeto jemino tani davidi e mo yen pe ye pe wo ma mi dona yin gbeto de jemi de dona sisen bo ize mi ne do san fo to sisen zo me okun na gbara na mi to jesu kama ma se ni tetu ya mo ogo atoto de violo ogo atoto otu gbogbo po awon gba ise ton po amo yi se no he gbeto na to gba won to o jere nu chiko ko agbo pe me to po me abi nu chiko de gbe neido to klawabo agbo pe me si gbo wa do le bo atin to yi se anamo dona do na pe ke atu kla won ko gbo won me le po ni do apon davidi anye e to nu le po me po do to ho gbe ton le po me e ma teno dibuna goliati wapon agayi goliati tobo bopo gbeto lo pade goliati ye do goliati kuro bo so ya gaganji ti gba to ne godo wapon onu ton eteza wo funu susu bo se do eyi igbeto bo tindo okugun bo so tindo gangba kun susu gege esu a uhiya bo yi igbeto kugun na eyi kugun me igbeto mo de masiga pe he nindo atindo jiwewe bo me kolohu gande tito yeme e wore tito ne note to nukoto e masi gat note e masi gat note to nukoto anwe anamo tonoda ye atindo nunde na ki kolohu anwe tito yeme me tito yeme hu gamme tito ayome endo atindo me kolohu gato yeme golea ti de pepe de na wa ale to ji ye na va su do bo na gbe to jesu kama e na otu e gbe ke mi ti do gbe to golea ti le to fi popo de na jona jagodo me je wo to le ye na jona no do to kla o me je to le ti gba mi ti do o me klo hu ga to le po me e do na mi do ye ti po mi po to ho popo no ka jo po do ayo to e me ye ti do me klo hu ga to ye me ye amana yo buto no bo mi mana di buto jesu kama e mo do na benye jiwe weton bibu dona mi to we dane ton ta o pa fo gbanu ko we e do o mehe nyo jiwe ye ton le na wa sukanu bo na wa sukanu bo na hugun no bo do gbo ba ro ko gbo ye na wa sukanu le
oho kan be lo die mo be anyo jiwe ere odo mi te amo e mayi ni ne ta kama to chegba adonate e mayi yu e ponde chegba adonate ndo yu e jiwe we ton ni do anyo jiwe we he bo amo donano jiwe we ti to gbezan tome me koro bo soro koro to gbezan bo koro to gbezan tome amasi gan huan mamasi gan di bu na goleati de pepe davidi e no teto a fuoto di crepo di dete goleati wato nukundo pogwa dodo wafunu eto le pogo po ohide desi pogo chegba davidi e do to do a o gangba kon iseton o hi gbugbaton o po gangba kon ogunga to po amo gangba kon e amo e ma di kebo davidi e di bu to keto sinu kon e tin do do gbugbodo nugbo e tin do mu le po bo jewe indo jewe ti pe ye po ado awon gba ti eno to ni do e wa je solo se wa pon solo ah e je so do nye masiga ni masiga ke ala yehe ni masiga mo na o beto filisino wo ma gbonode na do so gan na do na o gbon won mo je o ton le o kuno di ke na ibo jago do filisino wo ma gbono bo so lu do redo a david a ma pe go a masiga ine to do beto pe vi we ye ma me hu go re ma yo vi pe vi na we na pe go do na do ti bona pe awon ha goleati na wana wado wa pon awon gan we so fun we gbon hu we goleati ta won fun wono na david se ne edo edo adike na I had betoton adike na beto le mi he mi gba gbablo na eton utu edo afanu meto edemi to na imo bo na eku afun po filistini lopo nindo apo afo gbanu ko epo gban na che epo eto e monuku jenu etin dogo etin do do gbo edo nyemasi gan di buna ketolo nyewe yewe nana ohe a inaze o lato burana ohe agaton le na dodu nyena vuwe anye en davidi notebo yise dogbon o jomyo jiwe to dalibo mo yi na etin do ewutu ho kambela die mo ewu etito adogbodo avuonu agbasa togo etewe yin ado ohun etito adogbodo won funu agbasa togo ohun etito adogbodo won funu gbogbo togo etewe ohun lo do yo beto de tito agbasa me ohun lo when the nindo agbagba opon susu tin ta fun we ke nindo apon awo sohia goliath ton bo wa pon omi wa ton po bon bo wa pon ko yi se ton dogbon beto dogbon david dale anyo e we po na to gba won adona funi do ho eto ndo po we azia to takane chiropo afo chene takane chiropo aweto adona no so au hia to awon gba wo popo nu mi moto fle sam si we 103 103 sam 103 afo we eto hodo dogbon odona emi na mo yi owona gan ojona nyina to mi toto azon gbo na azon mi to e mo han mi na do so gan mi na do ne ria ni do atin do ogbo a mi
me na so wo eto difie okuro ko na mi awon gba to jere do wa imi wonu na nle poko bu to do be mo so ti chigba din e wo ya na gba won e wo nsi gan bu to kan to chere ji adena funi omu e okuro ko he wo na to gba won da yi bo na so funi difie do nugo yi se to do na no teto je o me anye solo Zega zeg bakumbo ze awa funbo David Dalala nima ko ze ekona awa funa basatona kemi gbagba di to jiwe wechego e note de isene ji enoto anak jagodo legba po keto to po awa fun to de pe ko boya gbogbo ma wo de pe pe de na ze osin wa na do chimi na ise to na jago di onu ku so ye atoto anadio anan te do pa go je to he mu ro kan me gba gba ji gangba ku ku re gan yi se to po yi gbogbo to po anan te to ji Chigba David e do to do kunogo chiro pe to ananno te gligli amana wa kaka je pe do mi mo na wa to to kra wonu kan ti tita o ta foton e do na mi gbangba bo so ri adogbo mi kan ti tita o ta foton na kya son afo afo kande ko wa we Edo, me yi wana emi, mi note gli gli bo ma se ta fo. Na, nda di de mi nyo edo do tukla jemi ton ma yon voto kuna me. Anan note gli gli bo ma na wan. De bo godo, anan note gli gli bo na na gigo. Le po jiwe weto, a wakba wolu ma na gigo de bo mo. Adena na gigo jiwewe na ewo wa gigo lepo jayani ndo akpon aze asinwe utakande awe edo nyewe okuno nyema nama gigo chepo medepo ebe Davidi eba mwagole ya titan na yise eton edo tudo jewe go kuto kupa ngeton dali nyepa mwagba mwagole ya titan kutan nyema seni chetu ya mo Undo mina gba wa Goliath ile peto to Jesu kama fi de ko pe de ete mi se bo so do to je go bo so mu de jiwe mi to yo mo ye jiwe e to le na ihu wono bo yo wa asuka nu bo na mi ni fo na do hode o to lo to mi do pe mi susu na onu e ye ko na mi na ho ye na to ye ne wa yo pon na mi le na do so ga ti do awon gba a to gbezan mi to mo do ho na adan wa yiro mi o gbe to wa mi ma yo bu to na to jesu ko mo Mi gbe na mi ni fun da fo mi ton ji na mi ni ho de. Mi ko se opon dito ewe me ton mi ton. Mi mo de David to po je mo je to dale. Po ko won je ton po. E gba won gole ati ton. Ye ko dona mi do Goliath le tin ta ho memo de to pipo he isere le po to jere le po mo bo mona do so ga jelo asiga ke mo to bo ran ho de bo ran de na okuno titan we do pe na okuno do anyo kristi bibe awon gba to toni ma ke mo to na ni ko do na okuno do okuno je do pe na mo do mo vaji Bibe won gba to ton ni mo dope na okun bo Jesus e tinawe e diwe mo akose holo azegbezan to jere ase holo pogodo divero
bíbí àwọn gbà tán ní ẹ àwọn gbà tó nyina tó jí àfọsíṣẹ́ títọ́ ní ẹ mọ ẹnbí asọ títọ́ fí àfọnù ẹ mi tó hódò dọgbọn dávidi sí àwọn gbà tó gọrí àti jídàlè òhun ẹgbẹ títà adẹnàmọ fọjì wẹ nínú àwọn gba títà àwọn gba lọ́wọ́ àwọn gba tó nyina tó jí àwọn gba dé ìpínlẹ̀ àwọn ògbẹ́ tó ma anádùn tó yé jí ma tó àwùbọ̀ dá homẹ̀ jésù sí ní kọmẹ mi ò dẹ̀tẹ̀ amọ̀tò bíbí yí àmì tòmẹ̀ mẹ́dọ̀ àgùn pínpín lẹ́ẹ̀pọ́nà tó sì gá ní ọ̀dọ̀ jọ́ ìmọ̀ yóò yí dẹ́nu ọ̀wọ́mọ̀ ẹgbá ná àwọn ọlọ́jẹ́wé ètò ẹ̀ àwọn ògbẹ́sàtòtò lẹ́ẹ̀pọ́ jẹ́wé ètò nígbà mọ̀ vọ́jì àwọn adẹ́pẹ́pẹ́ bí àtò pípẹ́ hẹ́ tó jẹ́ yẹ́mọ̀ pọ́dọ́ tó jẹ́wé ẹ̀wẹ́ sínú kan bó jẹ́ yẹ́mọ̀ pọ́dọ́ tó jésù sínú kan àwọn ògbẹ́sàtòtò bẹ́ẹ̀ lẹ́pọ́dọ́pọ́ bó jẹ́ tó dà lọ jésù tó mọ̀ àwọn gba tó àdáwọ̀ yìí lọ́mọ ògbẹ́ tó lẹ́pẹ́ jí kẹtọ́ máa jódò àní tó ta tó gbèjì sọ̀rọ̀ yìí ṣe tó jí yé dúró náà dánwò wá dòwò pópó mu yé máa dúró náà àní tìjú àwọn gba yé mọ̀ kò búwọ́ àgbẹ̀sán tó mọ̀ bẹ́ẹ̀ nílẹ̀ pé wá òkúnà jẹ́ sínú kan bó mẹ́rẹ̀ jíwọ̀ mẹ́ náà àwọn gba dávidì àwọn gba tó gorí àti jí iná náà àwọn gba tó tó kúrò tó lẹ́pẹ́ jí kẹrin tó gbọdọ̀ wọn náà òkúnà adọ́nà ti dé yìí ṣe omi ọ̀hún tó jíwọ̀ omi. Bẹ́ẹ̀ yìí ṣe dé mọ ọ̀hún tó jẹ́ omi jíwọ̀ israẹli tán. Kẹ omi tó bó náwó ẹ̀kan tó pọ̀ tó pọ̀ jíwẹ́ òpó wọnà náà kẹ tọ́wọ́ tó àdáwọ̀ ìrọ̀wé mẹ́nu kọ ẹ̀yẹ dótúdó bẹ́ àwọn fúnmọ́ àgbà sátán yà àbí yìí ṣe ohun máa sọ gbẹ̀tọ̀ kìrìsìmẹ̀ kẹ tọ́ bẹ́ ma sì gán jagodowe ìwòní náà yẹ títò jíwé ẹwẹ mẹ dọ̀nà òkúnu òkúnu yẹ títò àdàtú mẹ yẹnà hodowe yẹnà zé mùkúnkyẹlẹ pé ó dẹgòwe yẹwẹ múnà hẹn àwọn adé pípọ́pọ́ múnà jẹ́tọ̀ àwọn wọnú jésù máa tẹ̀hẹ̀ àwọn adé pípọ́ gbédé àwọn ògbẹ tó tán dé pípé ìwòní náà yẹ títò kírísì mẹ àwọn adémọ̀ náà dùn tó jíwé ẹyin tó jíwé wò lọ́tọ̀ pé òótọ́ tó jáwé òótọ́ jésù kristo kúrò mí tọ̀tàn ẹyin náà dọ́gbọ̀n yìí ṣe dàlè dópagbé náà kúrò bóbodò kúrò nukú dídó tsẹlẹ̀ pé náà títò kristi jí yẹnà ṣètò náwé yẹnà ṣiṣẹ́ ni pé yẹ pé a máa sì gáàdù tó àwọn ògbà ẹ̀tọ́ jí ń dọ̀ máa títò kírísì mẹ́ mi mọ̀nà hùwàn a mọ̀nà hùwàn mọ̀ mọ̀nà dìbò tó gorí ara tó fílísìnì lọ́sìnì kan mi dọ́pẹ́ náà kúrò dọ̀ david wá mọ́ ọ̀tọ̀ òjìrẹ́dẹ́ sọ̀gbẹ́dẹ́ mẹ́ jíwé ẹ̀wọ̀ ni wá ẹnu jẹ tẹbẹrẹ wá pẹlẹ tó gan ní sọgbẹ mẹ nàdó sọgbẹ pẹpẹ mọ àti tó tó mọ dọnà bí a mọ nànà tẹmẹ nyina dó nàdó bẹrẹ sọ jíwé ẹwọ mẹ dọnà òkú mi bó nyẹmọ nànà tẹmẹ nyina dó nàdó bẹrẹ sọ yẹ mẹ nyẹmọ nànà tẹmẹ nyina dó nàdó sọgbà tí tò nyẹ pé yẹ pé tẹtẹ david ma pa ọ dọ̀ wọn náà jẹgbẹ wọn ìmọ̀ tẹtẹ mọ ndé pépé déyìn àdáwọ̀ ìlú mi gbẹ tó tán ahùnúbù àtẹwò pẹlú bùlù tìgbà nàdó sọgbà tí dé yìí ṣe.
tindo ise de siye bo doku wong ise e mwa wang. To jiwe we men. Jiwe we wong, wana gato miton. Kode. Nde kwe kwe dia yi. Funi o jomi o jawe ton kong. Dok bon jomi o jawe ton dali nye yi men nye yi. Ete ye yi. Ayi nde. Dok bon jomi o jawe ton dali nye yi nye yi nye yi. Dok bon jomi o jawe ton dali. Ayi me ye yi. What have you achieved in life? Eto bame. Ni de me me jomi o jawe ton. Ana o nye. Oyi ya to nde pepe de ante yi o teme fi o te de ante nde pepe de abo joje de pepe de abo o joje to ho jo to mo joje to fi de pepe o gbo jo mo jo to mo ebe adona do to do jiwo elago amayi nde amo matio jo mo jo to amayi nde amayi nde Mati o jomi o jawe ton. Jesu sin kama mi o date. David do. Wure na mame suna tole ne a dansan le fi. Ete to ado ti te fili. Ete to ado wafi ade o toto sin lango to bu wafi. Ede holo mani amon. Ete otu yo do tito fwen. Jiwe we nyon lezo do tito fwen. Mwen o gouto kon do jo do de tonye. Mwen do si ganyi. Mwen de do bo jomyo jo yoton dali. Na do buto gore adiji ya. O kambyo den to ki kambyo ta fwenwe. Ete otu yo do tito fi ta fwenwe. Bo o mayi nde wutu. Nde wutu yo do tito fi a fwenwe ma. Dona o kuna bo. Mwen ete otu yo do tito fi a fwenwe. Ema. Nama tito file na nde ponde abina do do do khia abina do to betola pombo to betola po chiba ya tito fi na do so gan po po jiwa wa israel ton po jiwa wa mwagbato dona okuna bo okuna nye tito fi na do so gan se kwa jewe ton dona okuna bo nye tito fi afonwe na do se oho to po na do so gan tindo jamyo na do se tona oho to Adotin to finye. Nou to adotin to finye ma. Be emanyi nou to adotin deprive se agouvine. Nou to adotin to finye ma. Be emanyi nou to adotin to fi. Na jiwe nou wafi. Kebo doa li vobo loto vyawe. Nou bon sise. Sise. Ovo jaw ton dali. Be emanyi nou to adotin to finye. Be emanyi nou to adotin to finye. Be emanyi nou to finye. Ete ou to adoti to fi? Kan ho, gron gron, kan bo la bo, bo de ho na okon, mo ou to yodoti to fi a fon we? Na do yinye di to? Nde te te ma, sa o jat ne do mi, okon lo gwa la na mi? To awale kodi, na nyele do si gan jagado gbede vo na su oto che jagado gbede vo lego ne mana na teme nde kwepe na do so gan de ai ha che so ho jawe teme ni o wutu ya do tito fi afonwe ni e na do so gan ye gode ye yo a to fi ta afonwe na do so gan mo ho wana susu godo go na do so gan gba wan o gbe dan Awan, de a mo kon kon kon, awan, big button, nou e zan do tin te vita fono nye ma. Tin do kou lo bo, nade tin do kou lo, nade de do nou kon. To, o pe di zan yo loto di. Nye tin te vita fono nye. Na yi se cheni do kwen to yi se to dje o men. De nye to, o pe di zan yo, o pe to di. Nye na so ti to mu konde do to hoko konu okuno na so mu wezu hukona Dona okuno bo
okuno gwala na mi na nyeni do tin do dijo bi je o ton to wa lo me nyeni do si gana dagbe to nyina na nyeni do si ga hona nde pe pe ya o so ya o nyina to mede vole amana na teme ni de pe pe na do so ga do amede ta da to mete Mela dole adona uda to de khwana so khode bona do to de jego adona setoni to ni sise okuna nam ye meta fono bo na ay khatche ni do se de hundo ho je to de ye sa fono go na do se gan wa le po podo na do se gan to se basi sise avosi satan Nado basi si se mere jodu to si se mende kana to voto ma jay. Khoda wada wana okuma. Yo, me yo jay itale na wa sukanu. E ma yi na mutua wangba e yi gigo dana okuna bo. Be filisimo pe ma gboro deti goliati deti bo to gbe won ada won yo ya okuno ko do me hia o we ta fun we amo ho jawo to ni to sonu to me to popo nu o ho yi se ton do to do mi ayi se ji anaso mo mi ado yi se je na gboro na we e mana na temi ogoyi yi to gbezan to me A dogbo do merebo. Nendo a che goyi bo che goyi anawa domo. Fri oho je o tenre se ate. Oho do po hongba dale. Owe dokpo de mewe hongba to jire de wa ime. Esi gana wa hongba to ebo ma. Be nde so ti to fi nado do tu do a wafuma basaton go lala. Apo mo legba to wa ni le po do me okuno nde ko pe bi ado yin se nyina do tu do pa gbe je o to de mu gba gba go nyina no te do ho je o to ji nyina no te gi gi be wo le po mu na no te to ho je o to mo bo na na gi go le po ji we jesus se come mi o da te Jesus se kama mi o dete ana le na ogun ogun mo ti to fi afun mi oni ati dere mi le po ojo mi o yi se to ni si se ye jiro jale bo na mi ke o mu to na ni do na ogun mo ojo mi o ye jiro Tony si se na oho je o ton Tony si se pipe Okuno nye mana si se ton to kede Nye mana si se ton to kede Be nye to si se Dike na yi se oho je o ton nubi ak bato mu Nye mana yi oho Do be nye wado Nyina ife to upagbe kuro to pe yi se pe ko wono ele supo de jina bona do to do jego o ho je o to fun we eto jogbonu se mo je o to mo to gbe nuko to mi to Asi lagbo to mi to si oho na to so mo to mo to gbe na wada gbe na gbe so to yen mati to fi le na to so ga dahu a mati to fi le na to so ga to nu pe mo to nu pe mo to wa do mo to awon da na che gba ti to fi le na ndo tu de na okuno yen ti to fi ti to fi yen mana di ke na yen ni adava do na mi a wa gba yen mena wa gba david Anana mi awon gba nyene ho gbeto gbo mo po ho po awon funu o ho je o to po ise de won po Jesus se kama mi o da te
Ota, mi de ande mi, na mi nyo mi, mi de pre na mi awa na mi, a be pe mi po, du ku te kwa hwa ba te jina te dali, o kuro mi te da homo, de mi de pe pe, e nya hwa o ba e te, de mi wa te ebe, anana mi awa ba te jese ke me, mi te fire na te be te te na hoche, mi de pe pe, be mula su mi mara se na teme nde pepe na do te mi so mo mara na te nde pepe na do de do na e mi to se mi si te je se kama wero na oho te na to te ebe be na oho lo ni mo yi se te mi me be na ni mo to mi si se te mi me be ni mo je mi o te mi me bo mi na

0: Mesa konyo nuke gunwa lina alina na ye nido de kiyato ujira to me apochao ito do na nudabla nyinado tonde cheto azan wiwadi shigba ewa reto aligrone na to aligrone kaka yenado de seson aleji Uwe zombo, agoje do Christ go tole devie, ye maso gan wa zan e ton to gigo men. Sigba, e ko yi gbogbo e ton jo, agbe to susu, e to awule da ina ye, apo chan ton ton, e do kwenye nwe, ye na de, me je golok ya, me re okon na yi gbogbo, o nu e ton me ton, do sudo, bonanzo yi, sisa gigo e ton ton do, Sukundona ye na va goje do Christ go tole sudo devie to gbeza to ma ye na va yo me po sudo agbegbo tole po na sudo po po chene to ye do e wo lo me ke wi wa to na li na taidi azan satan to kera Pogungun le popo, oriyapo la lore, jau le po, yeto jauwa, jau le, oriyapo, e la lo ton, kongun la lo ton le, po da zan la lo ton le po, e na yi do ta zan wa, fa wotom, po okro, ma wa dodo ton le popo na yekwe don le, na ye ma yo o mwayi, nungbo ton wutu, Na yenindo hune ye gan Na yenindo hune ye gan E na pa chawe Da yin do mene fon Bo nwe Bibwa gwaje do kri goto Biye mena do wa Bo e na E na jagodo Pono dagbe E na jagodo pagwe chewe tan E na jagodo Pono bilu metan E na jagodo Do po yi krisi tan Bo na cha goyi bo na do chewe yemi man Yako yonye mwa, nde kwele jewa yonye so gawa. Mazo jiro kwele kwele son jewe de. Mene kwele de. Mye woy mela. Ana versi na mele ma na kodwe. Beto de de na kodwe. Na te otu. Ye ma tindo sen nungbo tanto ye men. E do e na. Do kune ye gan. Ye ma. Ma po wolo kpoto. E do kpoto e he utu. Jewe ya we. Na do kolosi siyan gran ye. Na. Yenindo yi lalo se. Yenindo a ipe po do menele po. E tindo gbegbo a goje do kris goto. Kris goto tan. Yena jagodo pon nubo tan. Yena jagodo kris. Ye o nyon e da yi. Cheba devye ye ko jago. Ye ko jago. E unse nwe do kon dalito e. Yena yi nu dantan. Bonato nu don bonato nu donate to gbogbo ta si se to bi aye ma ye ma na juro ko do ali wo nu gbo ton ba ye yi o close apo ya we to na ye ni do da we na ye me po e ma yi nu gbo se le se gba bo tin do ko me vivi to ma wa dodo me se gba ye anano te to nu gbo me be me le me de pepe so gato o ri apo asan ja opo asan gbo po asan ja le po wa bo na to ri do won ko re do ewo jo dan tan jo mi o le ma to ni wo godo mi to ye o me yi won na nu gbo le godo mi ma tin na mi de mi ma to o juro me de tan nu e na modu nu e na mo wa ma to ni le godo se gba mi won na nu gbo bo mi ya iha mi to le po na nu gbo bo mi juro na so gan su so so ha tan Me na kwewe mi de le to kwa sinu kon. E ne go duwe mi te ma. E ne we krisi to. Mo nyana. Bo e do ba huan. Kule kpo le kpo ton. Mo do kpo mi ule na nyan. Mo na bo na ba huan. Amo din. Ti ba me de le ti. Bo to a goje do kris. Go to le zeta ga. Mi do kpo na jela nyan huan bato. Jo anu ti ta ta ene. Jo anu ti ta ta ene. Apo e ta tonton. Big bo he. Bigbo ke ma yi gbero Jesu Christi wa to agba salamele ma joson jiwe de gba ehewe gbigbo agoje do Christi go tolotan ehetan mi ko sedo eja yedo to divie etito aihomen yedo etito aihomen etin ta yon memo pon fo eta eneto fo eneto ro jiwe yewe jawe dewe mi ule son jawe de mi le son bi jato mi yin mi mo boji jiwe yewe ero jiwe yewe de mi jo son jawe de mi jo son mi go po do gbe gbo po fi jato mi yo po emi mi ko gba won aye ton ndo mi ko gba won aye ton yen ko gba won kada di David gba won gole ati ton do ye ko gba won David gba won ton tindo bondo meji gbogbo lotan tindo mede mimo moede yede jo blebu ayi de jona krisi baso yi de jona meyin divie yero mi gba won golati ton mi gba won goje do kri go tolotan to jesu come na kro huwe ewo re tinto mime hu ewo re tinto ayi homa kolo hu ewo re tinto mime hu me tinto ayi homa dike ni cheto ni no sasa ayan goliati to hodo boto nukuva boto adobo eso gan wa nde pepe eso gan du to mere gogeji ka ka bo David wa yo me ndo hon ta yo mele gbogbo ma yo ta yo mele a te to yo mele yo me bo jira ta yo me tole ye to nuku van to yeso gan wa nde pepe se gbo ado wa we no wa godo ye me po ya kodu to eji to Jesu come when we wa jodo amatin to fina bo ado tan susu yo do tan susu da lo jason anyo do da lo nu gbedo e bo mi le to fibo kuro ton tin to meji when we amatin to fina se gba when me tin do nugbo me nugbo no bo tin bo no te gigri po do a che po mi sa po me gbo dodo me wiwe when we wa pe po do Goliath tata po Goliath na wa do ja we mo un khode do hun hun do po lo e na wa ti we din bi e do fi le pepe boya amati to fi le we po lo igbeta kabi we po ado wa le do to e gbero ye ra matin to fi bo ye wa do ro fi mi ton fi sun mi ton fi yen mi ton e ko yi fi de na do ipe po to me de po to di pa la fi de po en di ke ni wa san fi ne bo ni wa mi na do ya e yi fi ne bo we na fi gbo gbo je ton na yi po ye po bo na donu gbon Goliath le po ji to fi na to Jesus come mina be divie na do bayi Goliath do na jai divie azon la maison le po nu de pepe hun de pepe e tin do bo to siza e lo na gba divie be ko wula uya hun do be ko wula uya kro huwe me tin to yeme hu me tin to ai homen kẹnu tó yé. A máa sọ àgbà ń bọnu tó tó Goliath sínú kan mọ́. Goliath máa ti tó jẹ́ wẹ́yẹwẹ́. A máa sọ àgbà ń bọnu tó tó Goliath máa nọ̀tẹ́ green ẹnu kan mọ́. Goliath bójúra tó nẹ. A máa sọ àgbà ń bọnu tó Goliath nẹnu kan. Goliath ń ṣe gbà tó nẹ. Goliath máa ti tó wúwo nẹ. Goliath ń fúnú nà. Goliath ń sùrù nà. Sùrùtọ́. Goliath kúlẹ̀ pọ́n nà. Goliath ṣe gbà tọ́. Goliath yìnà. Òyìnà wà tọ́. Yẹnu wà tọ́. Nọ́tẹ́gúlú. Bodiga. Bogbúlọ́dà bò tọ́nù. Wà kẹ́rì Dávidì. Awádè. Ajáde pó tó hàn pó. Dúdúrú pó. Ṣègbà yẹn wá dèwé tó òyìn òkúnà jíwéwé Israel tó mẹ́ ní adé àfújó wà pàtó igbópó wà pótó tudídópó yígbé. Wádé tó òyìn òkúnà tọmẹ kòròwú ẹ ewu ẹ títò hótómẹ hótómẹ hú ewu ọ̀rẹ́ tí tó àìhómẹ àtúntò mẹ́kúrò wọ́nẹ́ gátọ́ tó rẹ̀. Okuno to e. Le gbo ho to Israel to e. Uwa wanyo zano agbamali Israel to. Hukuno Israel to e. Uwa tito yeme. A manaso humbuba. Amanasoto oburiba amanasoto hafuba Goliath cannot conquer you. Goliath my gaso to Jehova. Atindo kohro gbogboto. Ìmìlẹ̀ náà mọ̀ fúnfún yí. Wòye náà gbogbo owó wà méjì gòdó. Ìmìlẹ̀ náà yí kúrú dé tọ́ náà mì. Tò Jerusalem. Tò Judah. Samaria. Pódò òpódò. Àyígbàtàn. Àwọn agbà tọ́wé akọlẹ́sùn. Àwọn agbà lọ́dẹ̀. Gbà wọn. Àìwọ́n tán lẹ́gbà àgbàsá. Pódó. Yìí sèmi tán pó. Ń dúró lọ ní dèmíselú àwọn ayako gbálẹ̀ tán. Kìyà èdò pòròpó. A máa rádì rúbà. A máa tó búdì náà nú ẹ̀mẹ́dẹ́dọ̀. Nú dé pẹ́pẹ́ dé mẹ́lẹ́tọ̀ dídọ̀. Nú dé pẹ́pẹ́ dé mẹ́lẹ́tọ̀ mísẹ́lẹ́tọ̀ dé. Nukú bíbá ètò pó góyí ètò pó. Ènẹ́wò ọmọ náà ẹ̀rẹ́ dìrúbà. Èrò òṣèré jíwẹ̀ yẹn náà dó. Àgùntì àyídó. Bọ́ọ̀. ohun gbo ku to meto manapego e manapego e manapego fli otato agun jijori je onoleto when David go gbahan godo Israel si vile mato igbo yi bo ye wa yan mona finish ni la Christia honu kan to ni ton e go gba won o vision of David ton e go gba won mo we me jewe ton le na fo bo na yan mona bona nya mona wele ko gba wa ketoro ton Christ overcame Christ gba wa mi ule na gba wa ga mi na do mi de ria po do Christ po a hobi o se gba to ena wa credit me kule ponto sigba awon agba gbemi mana to gba won to awon bi nyaka loji tite pon to gba won O se gbigba Kulu do Yeri wa to se gbigba e Sigba ye tin do ho lona O zanulo o zan lo ta dopo dari to me de to bo drado ye ko wule dok be to ma na no be do ma kra do po kres me ba se gba do gbon ho e to so onu e to me le po dali u e be to na no be gba wa o me kure pon to lo tan ye duro na te je epo na do wa ndele to bibu me na do do ya do be fi je ta inu boya tra o holo ha ye ye ma na kule okuro je to epo me kule po to lo so gan do gete to beza to me bona wa bona so wa
1: Zidai
0: tu ele aí

mi ti do àwọn agba kankan tó àwọn bí tilẹ̀ tán lẹ pọ́jí. Gbogbo àgọ́ jẹ́ tó Kristi kò tọ́lọ́ tán ètò àsán wà tó dín bí ẹ̀ wọn tó àìhán mẹ́. Yẹ̀nà wà ń dé. Yẹ̀nà dó dé èyí hìyáwé. Ní èyí yẹ́nyí àgọ́ jẹ́ tó Kristi kò tọ́lọ́ gòyí ètò gòyí ètò nukú bá ètò. Gbọ́dọ̀ mi nǹkan tán yẹ́nyí gan-an. Àgọ́jẹ́ tó Kristi kò tọ́lọ́ mi èyí àsán ètò àsán àgọ́jẹ́ tó Kristi kò tọ́lọ́ tán gbọ́dọ̀ ṣe tutè àgọ́jẹ́ tó Kristi kò tọ́lọ́ tán gbọ́. Yẹ kọ́lọ́ mi blóò.

ye no dodo chi wo ye ko wan ye mi ye jo yi tan je tan so gbe zato me ye jo no dodo ye ba yi christi gbegbo anu na christi wa ye jo si si anu na christi wa ye jo yi ta siwe nu ye jo le po ni en goyi to gbegbo agboje dokiri go toton me kolohu e ewo eti to yeme hu ewo eti to ai home yigbe àwọn agbá tó tán yígbé yìí ṣe tó tán nọ́tẹ́gúrú yígbé ó pàgbé jẹ́ ìtẹ̀mọ̀nù pọ̀pọ̀ bó yí àwọn agbá tọ́ ewa hegba ha wo la yina na mana eze wura ye wura yin ko jere te ton dego lena wo yina na na dodu wo yina ya yina jo ba ya ti o gbe ton to paradise jere ton me ní àwọn agbá tán jésù ìkọmẹ mi hó dẹ́tẹ̀ ní àwọn agbá tán ẹ̀mà ìdànà tó yí òun tó dọ̀ ọmọ sọ yìí ká tẹ́mẹ ní ẹ̀hún ga àwọn agbá tán ilẹ̀ tó mẹ́ àtẹ̀dìdọ́ ọmọ kòlóhùn ẹ̀ ewu ọ̀rẹ́ tí kòlóhùn ẹ̀yẹ ewu ọ̀rẹ́ tí tó kó tó mẹ́ ewu ọ̀rẹ́ tí tó kó tó mẹ́ hu ewu ọ̀rẹ́ tí tó àyíhọ́ mẹ́ yẹnà gbà hàn àpẹrẹ pọ̀tọ́ yẹn kó gbà hàn nukú bíà tán yẹn kó gbà hàn nukú bá tó mẹ́lẹ̀ pọ̀tọ́ yẹn kó gba àwọn ànukú bá tó mẹ́lẹ̀ pọ̀ tán yẹn kó gba àwọn àzọ́ tán yẹn kó gba àwọn àlẹ́ àwọ́bílẹ̀ tán yẹn gba àwọn àlámẹ́sọ́lọ́ tán yẹn gba àwọn àìwọ́ tán yẹn gba àwọn yọ́mẹ́ta ìhọ́mẹ́lẹ́ tán yẹn gba àwọn goliath tán dọ́ni tẹ̀dá gbéná mi àwọn agbá tọ́lẹ̀ ní zálọ̀ yẹ́ tán dága àwọn agbá tọ́ zálọ̀ tó dága àwọn agbá tọ́ yọnusunu zálọ̀ tó dága victor victoria zálọ̀ tó dága gbogbo àwọn agbá tán eninu gbẹ̀zá tó mẹ́ káká dé tó jésù kọ́mẹ́ yìnà tó màná dù tó jíwé sátani màná dù tó jíwé àzọ́lẹ̀ màádù tó jíwé òótọ́ tó jésù kọ́mẹ́ mi dúpẹ́ náà wè ná òtàn dávidì tán dávidì àwọn agbá tán lọ òtàn lọ òtàn àwọn agbá tán wẹ̀ yẹ kó wá di àdáná tó gbẹ̀zán mẹ̀mẹ̀ sínú mẹ̀mẹ̀ yóò ń ṣe pẹ̀lú àwùrẹ́ lọ gbẹ̀tọ́ lọ pọ́mẹ́ tó jésù kọ́mẹ́ bẹ̀sán gbèdo àná tìǹdó àná mọ̀ yìí àná mọ̀ ẹ̀ húnkúnlọ́ mẹ kúrò wúlọ́ tán iná tó kó tó mẹ́nà gbẹ̀sán tó mẹ́tò jésù kọ́mẹ́ àmàná dìbò ẹ̀ mọ́
moro kula ye mana do bunawe ye mana vanu kundowe moro kula a foto ye mana ho gankeke a mana to budi na beto nukun vado meto to vide pepe to jesu kame nya ho bato so sauli etindo gatan sigba hun hama ti sigba ye atindo gatan bo so yin o vi jewe ton a so yin me jewe ton a so yin yorun jewe ton bo a so yin awon gbato a hun ga awon gbato bo dialo anawa note podo foto po bona do gete to goliati la ponu kan to jesu kame anyi akholu esa sami sisana na mi ya akholu podo akhobi podo kuno merutu ami sa akholu po akhobi to poni wa gbeza to ji mo ro pula ibo te ndo mulo e ko mi wa to ta fotunu kuro po to tunu glo se gba din bi anawa gbangba ene ni basi to gbangba ami sisana na so wu ya to jesu kame wenwe anawa wa gbangba ye o me ma to fina wenu e sa mi sa to ta fotunu kuro poto ye na ma wu so ya mi si sa to to ta fotunu ko e to gbeza to ton to jesu kame ta fotunu ko e to ta fotunu ko e to ta fotunu ko e to ta fotunu ko azan azan fotunu ko azan fotunu ko we to to oku eme mite amisisa daho hukulo amisisa to amisisa daho hukulo hunga amisisa no bahwa ena wak bezan to oji divye to jesu kame kento lakpo ea kono honada e wano le godo peda divye yena honawe Goliati eno to nukun vado dai to azan fotunu ko weto anan no te doji anan bahwa to anan vasu to blebu eno ti to foto glo to jesu kame oh devie o dasi du to meji to eko susu ise o dasi o buto yesu su eso gbeza to ji to jesu kame meme suno ha gbato meme yo ha gbato bahwa okun ko ze daga e ko na ra ha gba to gbe pogbe anaza ha gba to e kaka ifile po to jesu kame azan madoga unde bedowe to ja gboru so gbeze to me to jesu kame a o vi sibu me to ya a o vi kunro nyira kale to a o vi nyira ka unde bedowe to ja gboru to jesu kame o ha un va sudo kunro nyira ka un va sudo nwe ma vi wa le po o so yin ka ile po de bi e ni sete to jesu kame unde gbedo so to e unde gbedo to ka to e unde gbedo nwe ma vi wa to gbeza to me le po unde gbedo e do ye ni to je gboru so gbeza to me to jesu kame uho de kokoro daho ni bi gbeza to ji ate daho ni wa gbeza to ji amisa daho ni wa gbeza to ji devie ayise do nya yise e wo re yise to me azo enye wa uwe yena wa pora zo e kro hu ga e we yena wa na Kristi ko yo tode na yeto wutu
mo ahun adu to mejile ma tin to gbeza to ejiba